nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM Kànga Agbẹ́mágbẹ́. Dandalajudu.

0: tó a jẹ pé ká mọ kíra wa kó ojúmọ mọ ní gbogbo bikíbi tẹ bá ti ń láǹfààní àti mọ gbọ wa kìtìkìtì lóòrọ tòní o ẹ mọ tó ń kó ojúmọ mọ ọyẹ tó là pérégede ojúmọ ayọ ojúmọ dùnú ojúmọ àlàáfíà àìkó tí í ṣe baálé ọrọ òní ọmọ máa jẹ fún kó wa láṣẹ lédùmọre ojúmọ gbéga ojúmọ dàgbàsókè ojúmọ tẹsíwájú ẹbí ò ti rínu láṣẹ olódùmọre mo kìyìn nù léyìí mo kìyìn lọọdẹ yìí o mo kìyìn nínú iṣẹ nínú ọkọ lẹyìn wà nínú mọrúwa lórí ọkadà ẹyìn o gbogbo bikíbi tẹ bá ti ń láǹfààní láti mọ gbọ wà lóòrọ tòní ibi tọwọ jà kàn nìyí bá ń fẹ dé tí ń ta gbogbo dé ní wákàtí àti àkókò tá à ń sọrọ lọwọ yìí ẹkú ojúmọ o nínú kulu kọrọ ìjọpọ ìkànnì kànga gbọmọgbẹ wells radio 89.3 fm níbẹ̀ òun náà lẹ ti ń láǹfààní àti mọ gbọ wà kìtìkìtì lóòrọ tòní o òpópónà aláàfin avenue lolúyọlé estate níbẹ̀ la kalẹ̀ sí ibẹ̀ lẹ ti ń gbọ́ wa báyìí ibẹ̀ la ti ń dábẹ́ ẹnu tá à ń rọ̀ bí òwàwá náà kọ́ olódùmọ̀rẹ̀ olódìrí ẹwà fákòkò tíà ẹ̀yọ ẹ wò ó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé bó bá ti di ní aago mẹ́jọ bó bá ti rí kò gbóbà yìí níkànnì tíátí àhín àgbéyẹ̀wò ròyìn agbọ́mọ̀gbé ò mọ̀ sí kíni o yóò mọ gbòde kan tí ó sì mọ gbìnàyà níbi àti mọ káwọn ìwé ìròyìn ọ̀hún bẹ́ẹ̀ ti ń bọ́ ta lórílẹ̀‐èdè nàìjíríà láwọn sí kíni la mọ̀ ń tẹ́wọ́ gbà lọ́dọ̀ bàbá vẹ́ńdọ̀ ẹ̀yin o táwọn ó sì kó wá sí gbòòrò ayé ta kó wá nu kulo tá sì mọ gbé sé ti gbẹ́yìn ọmọ nàìjíríà pé ẹ wá o n tó tún ṣẹlẹ̀ rẹ o bó tún ṣe ń lọ nàìjíríà rẹ o torí pọ̀ wá ti ṣèlérí pé àní jẹ́ ké tí ìyẹn ó máa di sí gbogbo ohun tí bá ti ń lọ lórílẹ̀‐èdè yìí iṣẹ́ tẹ́ ẹ sì gbé fún wa náà ni wọ́n ní sí abárúkọ̀ ní kọ́ jẹ́ iṣẹ́ tẹ́ ẹ gbé fún wa náà là ń jẹun gbogbo ohun tí ẹ fẹ́ mọ̀ gbogbo ohun tí ń lọ ní orílẹ̀‐èdè yìí àtẹ̀jẹ́ ti gbá àtẹ̀jẹ́ tí ìpọ́ gbogbo ẹ̀ làwọ́ tún ta ẹ̀yin o èmi nìkan kọ́ mo sì máa ń láǹfààní àti máa ṣe ń gbogbo ọjọ́ ṣẹ́gun ṣẹ́ mọ̀ pé èmi nìkan kọ́ mo máa ń wá sínú kuru èèyàn kan ẹ̀ já wá dé ọ̀pọ̀ èèyàn ní jẹ́dàn mọ́ èmi àti àmbásádọ̀ wálé ẹgbẹ́ wò mí ńlájọ máa ń ṣe tán máa ń bá ń fojú lámẹ̀ẹ́tọ̀ wò ó gẹ́gẹ́ bí lámẹ̀ẹ́tọ̀ ìlú àwọn ọmọ máa ń bá yànnà náà àwọn ròyìn ọ̀hún tí wọ́n tún pẹrẹpẹ́ rí ọ̀rọ̀ ẹ̀yin wọ́n sojú abẹ́ ńkó gangan ẹ̀yin pọ̀tọ̀pọ̀tọ̀ ẹni bá tàbá. Tó àmbásádọ̀ wálé ẹgbẹ́ wò mí bàbá wa nation wọ́n ti wà nù kulu pẹ̀lú Aládé Boys tèmi nìkan nà èmi nìkan mo lè pè wọ́n bẹ́ẹ̀ ó yá Aládé Boys ẹnso floor.
1: O ṣe o yọ lọhun bó ṣe rí gangan lẹ́nu torí ojú abẹ nígbà bá sọ ń kò ọlọ́run ọmọ jọ̀wọ́ ọbẹ̀ jẹ irú kí orí kì wo ra fún mi kí n sojú abẹ ń kò wo sam so orí nǹkan tí ọ̀dà kò burú o ẹ kojú mọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nílé lóko lẹ́yìn òdì lágbára lọ́wọ́ ọlọ́run etí tẹ́ fi ń gbọ́ wa ò mà ní dì ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa lágbára lọ́wọ́ ọlọ́run ojú yẹn kò ní ríbi o ojú wa ò ní ríbi lágbára lọ́wọ́ ọlọ́run olúwa dúró tì wá a ó rí bá ti ṣe a ó rọ̀nà gbégbá mo kí gbogbo wa ní àpapọ̀ mo kí gbogbo àwa tá a wà ní ìkànnì yìí náà o bẹ̀rẹ̀ látòrí mọ̀mọ́ wa olùdásílẹ̀ mọ̀mọ́ wa Lillian Badimosi tó fi mọ́ ọ̀gá àgbà Ayọ̀ Emmanuel Ojo gbogbo yín pátápátá tó fi wá mọ́ àwọn ọmọ ojú ẹ̀rọ wa ó yọ lọ́hùn mo kí Sam Adeleere ẹkùṣẹ
0: gbogbo lowo nu
1: gbogbo lowo abẹ ri nkan
0: báyìí agbomo kan gbogbo lowo presenter
1: anijọ kan mo lu agbomo kan wọn bá ní gbogbo
0: olùsè òun náà ní ń ta
1: òun náà ní ń ta
0: èyí ti ń ta nù
1: ló bá gbé gbogbo
0: ẹlẹ o ẹyẹ ìyàn wa
1: ẹyẹ wa
0: gbogbo lowo lagbe de o ẹwà bá wa rà o
1: ó fọkàn
0: onímọ̀ àti títẹ̀ rédíò bẹ́ẹ̀ là ń tó ògùn
1: ẹyẹ dá mo ba ni ah
0: ta mo wa fun mi ni ni se awon ti awon alaga ni bo se wa yi
1: alaga dura alaga
0: alaga ijoko ni se ti bere ni se tarin
1: eh oh eh eh igba mi yo gbego oju igba mi ko ni gbego oju
0: igba mi bayi fila ni o keze gbe kan olohun o so anu ara kan o ti fi owo po e bi re ko wa nti odun be nle
1: eh
0: odun odun wa nle
1: ah odun wa nle
0: idori e ni o se koko
1: I get as
0: I pele o bo di omo okun ni oto eyin o kele o yo kan adelere to wa se wa ambassador
1: Olúwa temi ni ambassador wa ile egbe wu mi baba one nation won je gbagbe oruko mi
0: ti mo fe so ni pa ambassador e mo ti so ko yin
1: e mo so ogun pe mo kin gbagbe oruko mi
0: yo godo gbagbe oruko yo yo ni wa ke ki a ki lo ko yin kino so mi na e ti se ki lo ko yin eni su re je ronu si na baba e koko joko na eni su e farabale e ro dada
1: o ba ni ti mo
0: ah o sa no wa nigeria so won ambassador wa le egbe mi baba one nation na let la anfani ati gbon na ti wa na ko lo pelu mi lo ro to ni temi ati won tun jo se kini ohun ti o se don ti gbogbo ofe kan si beti man ri to je pe mi ati na latun jo se o to je pe yo fi ri bo ti yo ri yo se lo bo ti yo lo gege be ti mo ko temi o yi pada oye olorun adegoke lo ko ti mo je se mo pe gbogbo oro wa nle aye yi o se kini o oye olorun iwe ke si ijabo lara age ko lodo mo ri o mo mo si gbogbo e patapata n lo ye olorun lo ko nla ni ka
1: to de bi mi si se mo mo nkan tin sele nle bayi mo mo
0: ke eyan to ji
1: olorun ti mo
0: olodumare mo
1: olorun mo
0: e mo pe be eyan ba sun o da bi igba te eyan ti lo
1: patapata
0: ti o ni semi te eyan o ni mo tin sele layi ka eyan mo jiji te eyan din na ke se mi ma se eyan o je na ni mo ba wa pe ibe ni ke lomi o gba lo o ba si wa pe o ya iwo tun di ade olorun ni gbogbo wa
1: patapata
0: igbo o ba wa mo lo mi
1: ile ko kan teni kan kan ko o dabi kuku ta ni fadi e se pe ta ba ti di lale nisin ta di o ba ti ri na a ko sinu kuku se wa ri awon eyan gangan kuku wa ni ile tan kon
0: olorun
1: wa ko olorun wa ko wa be
0: to ye wole e wo
1: to ba di laarin o bo ba fe mo iro ti mo pa yi to ba di ni nkan bi ago mejila iwo jade eta ko ko kan na se jade ko kan ni mo ko fe wo ohun to nsele
0: gbogbo o ri pe
1: wo wa da lo bi eni pe ko ti e se yan lu mo
0: eyan ti okene o ba le jabo le yan oguro re
1: yan oguro re
0: nibi ti gbogbo o pa lolode
1: wa lo saarin oja ko lo ju okene re gba ti e lo da ni oja
0: ti e le gbianju e ro mo ba yan nigba gbogbo e ba dudu balawo ti gbogbo e dudu batakun
1: kabiyesi elidumare
0: ah toto re o
1: ba sojo yo soda yo tun se kan mo bi otutu yo se kan mo bi oye agbe fun owo olorun ibare o kabiyesi oba to joba lo
0: oba tin dara tin fiyan dara to wo
1: ko fu wa dara bira ti o pa wa lekun ese
0: dupe olodumare ese o so e wo eyin ara ile oyo olorun adegoke lo ko ti mo nje ni papa ede mo mu ba awon royin oloko kan ojo kan eleyi to jade lorilede nigeria o tu wa niwaju mi bi baba ba ojo we akoko lawon akori to wa nbe to se letin bo sibe na ni mo gbe sita ni mo gbe se ti gbe eyan orilede nigeria o ya iwo ni fi bere vanguard nigerian tribune these days the nation punch gbogbo won la lo anfani ati tele mi wonu kuru lo oro toni o ye je mu bayi iwe royin nigerian tribune oju we akoko re eleyi ti o jade fun toro toni nibe lawon akori eleyi wa tan se letin bo nibe lokokan ejeje won ni ewo awon orilede nigeria eleyi ti won lala se nkan to je pe awon nkan to je ma janfani re won fi dun won fe to re dun won ti won o janfani e won ni won ma le ni 100 million won ni leka eto ilera o won ni to je janfani leka eto ilera ti won ra anfani re je ti won fe to re dun won leka eto eko na mko nbebe won ni lori oro igbe aye to sunwon won ni nbebe ta lo foro lede ajo osokan agbaye UN na foro lede won ni ewo is ya to si gbogbo won loro ajo orilede Nigeria won si pe ijoba apapo filede poro ajo orilede Nigeria tin gerege jige won ni ti roke won ni gbogbo nkan ti n senu re o won wa filede won pe wo awon mo orilede Nigeria ti won o je anfani awon kan to je kan ma je ti won re pe awon to je kan ma ri gba gege bi anfani ti won se jo mo orilede Nigeria ti o to si won ti o kan won won ni leka eto eko eto lera igbe aye eto igbe aye iroro won na le ni 100 million o olodumare ko sanu wa oju iwe kejo iwe royin Nigerian Tribune nibe one mo ti riroyin ohun akori re na momo ewo iroyin mi re tan pe awon agbesomo mi ko Yusuf ti won le ni ogoji won ni ewo won ti jabata ni emi won ninu kolo ikolo tawon omo ologun se latori ofurufu ti won daabo won nilu bonu won ni awon ti won jare laye to je agbesomo mi ko Yusuf won na ti le ni ogoji bayi ti won ti jabata ni emi won pe o to ge omo nevi ma ti file denu oju we kerin din logbon iwe royin Nigerian Tribune eleyi to jade fun toro tori nibe ni mo ti mu lori oro eto abo to me won pe oro eto abo to me e ma ndoko ko pon oro aje orilede Nigeria ti idagba soke to fi mo idoko wo ati oro to ni se pelu oro nje o oju we karun din logbon ni royin on lo ti jade loro toni be ona to ni royin eleyi to ni se pelu bi awon ile ifowopamọ agbaye e won soro lori isuna ati fun oro to ni se pelu ise lori lede Nigeria Vanguard o na gbe iroyin o gbe iroyin nipa obetibiti owo kan to je otalenigba billion owo naira to je owo eto eko ti won pe ah pelu e awon bi otalenigba billion owo naira ani pelu e won ni ni Nigeria ta wa won lawon akeko awon omode to je pe won de bi ida 70 won ni won o le ka nkankan won ni won o le kado won ni kuru ti o le kado ni won won na si nya obitibiti owo le pe leyi o agbon eto eko ni nlo o agbon eto eko ni nlo won lawon omo o le ka nkankan o mo ti fi be nu oju we kesan iwe iroyin Vanguard to jade fun toro toni nibe e mo ti ma ko ri ohun o e wo lori oro pe ale asekagba oruko awon omo oye ti o dije dupo eleyi ti INEC ile won ni e wo ko awon oludije kan o si nbe won ti pa won je won ko ko won je nu iwe ohun o won wa nbere lowo ajo INEC pe e wo esin toto tabi kagbe igbese lori oro ohun oju iwe kewa iwe iroyin Vanguard on lo wa ele ifowopamọ agbaye eyan banki agbaye World Bank nu to fi majo aja ni lowo lagbaye na ti se kilo nipa imo ero gba lo data nlo ti AI yi won wa se kilo won pe wo AI te nwo won ni kini yi yo da wahala le lori oro se o ni Nigeria atawon kan mi kilo data fi lo le da wahala le o le ton fi kun wahala oro se to wa orilede Nigeria baba ti dagbon be ego lekun rere oju iwe karun iwe royin Vanguard o na lo wa lori oro osele jinigbe awon agunbaniro ti won gbe ti won tuule won ni won ti soro won pe ewo ngba won mo gbe awon ewo gari atomi erefo o ni won fi pa fa won mu ti kaluko won se salaye en toju won ri labere akori mi re bi olori osise si gomina ipinle oyo yan oluwa onime ero se imakinde bo ti se kowe to se fi po re le ati bo ti pa ro le tan se fe lomi ti won fi ropo ona ola anfani ati jade ninu iwe royin Vanguard punch ona gbe royin lori awon to ja rin ajo ti won wo oko ba ti nduro de wi pe ki owo oko dinku ki joba apapo mu adinku kan ge owo oko lori ijoba apapo si ti doko owo toto billion meji o gbe marun pon owo le okere dollar awa pe awon to nlo oju ona ti won ja rin ajo arinna ti won fi oko rin ti won rin ajo lati be kan sebe kan won ni won o ri pare o won ni won o ti ri pare rara o ohun amayederun na nko won lo na ne bo se je e wo oro ohun o ni se pelu ipe wole oko ti nlo afefe gas iyan CNG egbo ta ba ti dagbon abe oro to ni se pelu agunbaniro kan eleyi to gbe mimi latari ejamba oko akeru nla tirela eleyi to waye ni Oyo ona o jade e wo mo nbo na e ku kale

0: Báwo ẹ̀yin ara ilé ẹ káàbọ̀ látojú ọjà lọ́hùn-ún. Àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́ sì ń tẹ ọwọ́ iwájú níkànnì kànga agbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Takalẹ̀ sópópónà Aláàfin Avenue, Olúyọ̀lé ẹ̀sìn ìtínlẹ̀ Ìbàdàn. Ẹ mọ̀ gbàgbé, ẹ̀yin náà ẹ gbé ìpolówó ọjà yìí wà, ara yín ṣe kìnní ọ̀hún. Ẹ gbé kinní wà wá lókàn, kábà yín polówó ẹ̀ ká jẹ́ bùgbàjẹ́ kẹ́ ẹ̀ máa ta wàràwàràwàràwàrà. Ẹ̀rẹ́ bá ti gbé wá báyìí lọ́gán wà yìí lajó bẹ̀rẹ̀ sí bùgbàjẹ́. Ní oníbàárà ó bà mọ́ bò yín lọ́tún ló sì bí ìránú ṣúgà ni wọ́n mọ́ ṣe yàn yàn yàn yàn yàn yàn yàn yàn. Ẹ gbé polówó ọjà yín wá lówó tí ò kún pa lówó tí ò kájára lọ. Ó yá kó tó dipa lọ sójú ọjà mo pé bàbá ti padà dé. A sọ̀rọ̀ nípa àwọn àjọ eléyìí tí wọ́n yani lówó lágbàáyé àti ilé ìfowópamọ́ àgbáyé tán ti ṣe ìkìlọ̀ fórílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ wò ó AI ti ń bọ̀. Èyàn ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé tá ń lò láti fi oríṣiríṣi nǹkan yìí tó jẹ́ pé oríṣiríṣi ara lèèyàn fi ń dábẹ́ èèyàn bá ṣe máa ń lò sí ni. Wọ́n pé ẹ wò ó kinní ọ̀hún lágbára tó bẹ́ẹ̀ kẹ́ tó jẹ́ pé yóò dá wàhálà lẹ̀ lórí ọ̀rọ̀ ṣẹ́ o tí ó jẹ́ pé ńgbò ó bá dé tán tó bá gbìlì tó gbòòrò tó gbẹ̀rẹ̀ gẹ̀jígẹ̀ yóò máa gbaṣẹ́ lẹ́nu àwọn míì. Bọ́n ti fi ìtànù ikẹ́ ayé àfi láwọn tó nílé iṣẹ́ bá ṣàmúlò rẹ̀ lọ́nà tó tọ́ tí wọ́n wá lò ó nípò tó jẹ́ wípé yàtọ̀ tí wọ́n ó fi gbaṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn gangan tí wọ́n lò ó tí sì ń ran àwọn òṣìṣẹ́ lọ́wọ́ nìkan ní ṣùgbọ́n wọ́n ní AI ọ̀hún wọ́n ní sọ̀rọ̀ wọ́n lẹ́ka ètò ẹ̀kọ́ ètò ìtọ́jú ìlera ọ̀gbìn àti báwọn wọ́n ní ẹ wò ó bẹ́ẹ̀ bá múra yóò gba iṣẹ́ lọ́wọ́ ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà yóò tún dá wàhálà lẹ̀ sílẹ̀ lórí ọ̀rọ̀ kò síṣẹ́ o ní Nàìjíríà ṣùgbọ́n bàbá wa nation tá a bá ní àwọ̀ ọ̀rọ̀ àìsíṣẹ́ àìníṣẹ́ lápákulẹ̀ gbogbo Nàìjíríà tẹ́lẹ̀ torí bẹ́ẹ̀ bá wò ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àkókò téèyàn bá ń kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ bàbá wa nation ẹ̀kan ẹ pé ó yọ̀lọ̀ ń purọ́ kan ẹ̀kan kọjá lọ ilé ẹ̀kọ́ kan ẹ wo ẹ mọ̀ pé oríṣiríṣi yàrá akẹ́kọ̀ọ́ ló wà. Àwọn kan ó mọ kẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn kan ó kọ́ tiwọn nípa iṣẹ́ ìṣirò àwọn kan ó kọ́ tiwọn nípa elédè gẹ̀ẹ́sì sísọ àwọn kan ó lọ kọ́ ìmọ̀ ọ̀gbìn bá a ti ń ṣe ń jẹ lóríṣiríṣi báwọn ní yàrá akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan ọgọ́rùn-ún ọmọ ẹgbẹ̀rún kan ọmọ wọ́n lè jáde ní yàrá akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan ká wá sọ ilé ìwé ọ̀hún lápapọ̀ ní gbogbo yàrá akẹ́kọ̀ọ́ tán ní ká wá pàápọ̀ pé odidi ilé ìwé kan o ilé ìwé kan lè pèsè ọmọ tó lé ní ẹgbẹ̀rún mẹ́rin ìmí gan lè pèsè ọmọ tó jù bẹ́ẹ̀ lọ níbi tí wọ́n bá ṣe lérò sí tó pọ̀ tó tí wọn ó kẹ́kọ̀ọ́ jáde lọ́dún kan ká tó wá sọ àwọn ilé ẹ̀kọ́ gíga yòókù olóṣè jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ jáde ń pọ̀ wọ́n ń jáde ilé ẹ̀kọ́ àti wá ríṣẹ́ ó dìṣòro nígbà wọn bá kẹkọọ jáde iṣẹ mélòó ni ó wà nílẹ tí gbogbo wọn fẹ ṣe wàá dì wípé ẹyin kú lọ kọsẹ ẹ mọ lọ sí ọwọ yín náà fi jẹun ẹ mọ ṣiṣẹ ní ẹ mọ wá bẹẹ ti tún béèyàn ó ti pawọdà tí yóò fi ní jẹwọ tó dilẹ lè sún bẹ lọwọ ẹ ní ìsìn báyìí wọn tún pé AI yóò tún dá wàhálà lẹ lórí ọrọ ọṣẹ ẹ mọ pé wọn gbìyànjú àti ṣe kìlọ lọnà wọn ń lò ó wọn ó ṣeéṣe kan gbaṣẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ òṣìṣẹ́ nígbàtí AI tó bá gbẹ̀rẹ̀ gẹ̀dìgẹ̀ tán mọ́ báwọn nation kìlẹ̀ ìsọ sọ́rọ̀ yìí.
1: O ṣe orí pé bó ṣe ń sọ ni mo ń rẹ́rìn bó ṣáà máa rẹ́rìn nítorí pé AI ti ó ti fẹ́ gbòde ó tiẹ̀ ti gbòde ni kó mọ̀ wá gògò jù báyìí lọ ẹ jẹ́ ká sọ nǹkan tó wà nídìí ẹ̀. Ṣé rí bèmi àti ẹ ṣe jọ wà ní stúdíò pẹ̀lú ọmọkùnrin mi tí wọ́n bá fẹ́ gbé ṣe mọ̀ pé inú ṣe làwà yìí tẹ bá fẹ́ ṣe níṣe yìí pé ókè o bó ṣe ń sọ̀rọ̀ òun o kàn dìde ló ń sọ̀rọ̀ ló máa ń jó ó sì máa jó ìjó yẹn tí àwọn èèyàn ó sì rí i pé ó yọ́ ọlọ́ọ̀ ní ń jó yìí ókè mọ́mọ́ wa tó jẹ́ olùdásílẹ̀ ṣé iṣẹ́ tí wọ́n wá gbà wá fún ni pé ká máa jó nínú stúdíò nílùú àkókò báyìí ká kàn dìde ká sì máa jó ká máa jó ká máa jó ṣe mọ̀ pé nígbà tí wọn bá bẹ̀rẹ̀ sí wò ó wípé tí gbogbo àwọn ìgbìmọ̀ bẹ̀rẹ̀ sí wò ó wípé kí ló ń ṣẹlẹ̀ yìí irú ìjó wo làwọn tí wọn wà ní stúdíò wá ń jó lákòókò yìí ṣe mọ̀ pé yóò kọ́kọ́ dì sí fún gbogbo àwọn èèyàn lọ wípé orí ìjókòó ló yẹ kán wà kán máa ṣe ètò tí wọn ń ṣe ó ṣe á jẹ́ pé ìjó ni wọ́n ń jó tán dìde tí wọ́n ń jó báyìí ṣe mọ̀ pé AI a máa ṣerú ẹ̀. AI to ti le draw awon odidi are ti won mo jo ti won si mo ti won mo odidi are orilede Nigeria won AI mi o to gbe o le so pe gbe kegi lowo o fe lo repo e wo gbogbo ru nkan ba yen so o le se idiwo nitori pe awon nkan to le je pe o si le je akoba o wa lodi AI nitori wi pe AI yen awon believe pe awon fin jeun ni whereas akoba to ma je fun awon eyan ni gboro o ma po tori pe orisirisi ara ni won fi AI da nigba te ya ba na mo lo si lewe ta ni ko lo study law to jade tan ti o wa rise to fe jo ye ko se tabe a ni ko lo sise dokita tabe engineer ni a ni ko lo fori mo legbe pe ko le mo nipa ise pe o da o bo la se kole bo la se awon nkan ka tawon nkan kan to je rin ise tomo ohun to wa jade tan ti o ri nkan kan to je pe AI lo gbegun wo so o ma se idiwo lopolopo fun awon to je pe won se tan lati fe je eyan ti won si ri bi je eyan ko de se ko ya na ngba ti ijoba wa ba ara nkan ta nso na ni yi oro gbogbo ise lori alabaun asa oni awon omo olomo ti won ti lamilaka ti won ti mo bi awon o se se gbe aye won ibi kan na won o sa to ti bere bo ti le je pe ibi ti won yan ti awon omo ba ti wa ma bere agbodo ma lecture won pe won gbodo bere nibi to ti ba je pe yo sakoba fun ni ajo ti ile aye ti won gangan tabi yo sakoba fun elomi to ba wa ni egbe odo won so gbogbo awon nkan won yi o to ni tori pe wahala to le ti be yo ayafi ko je pe o nkaluku in to lo to mo nipa re ko gbajumo ko si ki nkan yen ko si je pe akoko igba tin gbajumo awon nkan won yen agbe laruge lati ri pe o bere si se so awon nkan to sele ni
0: e seun baba won nation sugbon sibe na AI o ran awon akeko lowo lati le sise e wo
1: o ti a poju o ti poju ni
0: ke sa se ke ko
1: to ba to ba so ba sa ke si e dada o tin di pe bi won se nse o ti fe mo mu nkan le lowo
0: e ni tinuda tele ti o mo bi o ti gbe jade
1: lo ni o mo pe won tin ko even gan won tin ko ti won ba jade tan nisin e won mo wa ni won tun won ti nko pe bo la se nse AI to je pe yo le je pe bi pe nkan ta
0: lo
1: fun mo je
0: awon kan lo lona to to awon kan lo lati fi se awon ere agbelewo pe ti won mo lo awon bebi ohun ti won ma fi sotan ti won se n pawo lori re bi ise
1: o to ni
0: sori ai ni se ku to la won na n pawo bi igba te yan sise to
1: o se so pe nkan kan ti wa nisin awon ti won se ori tage awon akoba kan ti wa to je pe o wa fun won kide ni akoba yen ni wi pe won ri bi try won ri bi se ise ti agbele won lowo tolo yan le won lowo yen mo daada to
0: niba
1: to ni pe ru AI ba ti wa ti
0: lo toku ko ile kan wa ra le pe kan ba wa da si 0916893 1000 0916893 1000 ati 0915334893 0915334893 to fi mo 0911333893 eba mu pe yi elo e ti wole
2: okojumo lo si
0: esa
2: o ko to ni adila ti yu ani diba
0: esio eba wa si
2: mo ri gbe bi ateni paro wike nbi atokun lekan pe se ile ejo fowo si eyan kan wa ni party meji ni
0: mu yin
2: cheri ko si ru court bi egbe PDP lo ile ejo bi ti any court ni wike ba tun lo ni Nigeria lo tun gori gbogbo kan ti wike ba ti se ile aye ba se ba yi e ri pe gan ni river gan e ri pe supreme court candidate shinda o gan INEC fun ni waiver INEC fun gan ni waiver so bi ti oro wike de Nigeria bayi nso n to si fa oju ko se ri ko da keyan ni a ko da keyan lorun to desperate gan somebody ba ti dan se eri ko to do lagba ju awon government APC bayi tori pe baba kan fe wole at all cost mo fe time in to ti ye ka wo ni pe ki leji baba ran so egan nitori pe gbo kan ta celebrate president mi olohun gbo pe ni president tori pe o ma affect wa lojo waju ma affect omo gbogbo wa so n to se ni gbogbo le ejo kan ki party di lo ni won lo sugbo wo bi to ba lo ni wike ti n bori nitori pe baba ti ni bo ti fa supreme court sabe wike nitori se le niyan emi ba je fun
0: eseun bo ti je pe amuyan eh sugbon eseun 0916893 1000 ojo ko Facebook Wells Radio 893 FM fan page hello e ti wole eko ojumo sir
3: eko ojumo
0: e zuru kan yan ti be tin pe wa
3: aje ori wa guru ko ti
0: eseun o
3: je lati ayegun leyo
1: e ka bo sir
3: o fi atok mo ti baba to wa nbe
1: eseun ko sir
3: baba
1: eseun yes sir
3: en so ran pa ijoba awon tin se ijoba ile wa lori le ke ba ri ke awon mo Nigeria awa la fe wa ara wa pa ijoba yi awa ijoba ta fe la fo wa ara wa yin bo si ni e ku ri na lo se ri e ri pe ko si tin ta awa ma Nigeria lorun awon ijoba tin be nbe yi awon ni so pa nkan ti a le do na ta ni e wa wo odun mejo gege be ti tole eka odun mejo Buhari ko ti e je wi pe o ri di eleyi na o na gbiyanju o se ti esu ba biga won wo se odun mejo yen ni awon si ma se awon kan ni e baje awon kan ni e baje o be le so aje de ni isin awa na la ni omo wa se di bebere ka tu lo be ti omo elu ni a ti wa si le se ti di omo wa nsin oju wa ti ja tin tin sele ni isin a ma farada na ni a farada na ni ko tin ta le se ko ku sagara lowo wa awon lagara nbe lowo won ko si se gbon ni a se le lu agara le wa lori won tin lo na niyan ti mo fi ni awa funra wa la bo ara wa ka niyan
0: oda
3: e wa tun wo odun merin ti baba yi lo lo mekunu wo lo le so ko n gbadun ijoba yi baba ti ri ni isin inu mi je dun pe se ro ni radio yen ki se fun awon olotele oki pa be ke bi pe won lo gbo pa awon olotele kan won ma so ti o to ti o ye lori radio yin ko si ru e ko fi gba ti radio yin niyan e wa wo ni isin ti awon bi o ba pari won o pe o se kini ka o se nefondi o se kini ka nígbà tí wọn ò tí ì tẹ́lẹ̀ fọ́ǹdì kí wọn ò tí ì ṣe bẹ́ẹ̀ èló náà ń san ní yunifásitì èló làwọn òbí ń san èló náà ń san pólì wọn wá ní ẹnìtẹ́lẹ̀ fọ́ǹdì tí owó wo yẹn bí wọn ò gún àwọn ọmọ yẹn wọn ò sì gún àwọn òbí là iṣẹ́ wo ni wọn fẹ́ ṣe ní wọn bá jáde débi pé wọn ò máa sanwó yẹn padà iṣẹ́ ò sí kò sí kan.
0: Ọ̀dà ẹ ṣeun o ẹ ṣe o ẹ bá mú pè yìí ẹ ló ẹ ti wọlé o orúkọ yín àti bẹ́ẹ̀ ti ń pè wá.
4: Ẹlẹ́ káàárọ̀ o.
0: Ẹ kú ojúmọ́ sà, orúkọ yín àti bẹ́ẹ̀ ti ń pè wá.
4: Lóyè àti ìtìlẹ̀ ọmọ ni yìí ni látọ̀lọ́kọ̀ àpàtà ìbàdàn.
0: Ẹ ṣeun. Ẹ káàbọ̀
1: sà.
4: Ẹ fi iṣẹ́.
1: Yẹ sà.
4: Ó kí àwọn àlejò àbí àwọn àyànnà náà wá tó hàn sí ìpínlẹ̀.
1: Ẹ ṣe kan sà.
4: Ẹ kú iṣẹ́.
1: Yẹ sà.
4: Àǹtí mo kí yín ẹ kú iṣẹ́.
0: Ẹ kú ojúmọ́ sà, ẹ ṣeun o.
4: Ṣé rí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí tó fi orí ẹrù ojúmọ́ kan àrà kan la máa ń dá lórí èdè. Ẹrí ìkọ̀kọ̀ tèmi kàn wò ni pé kèbí nǹkan táwọn bá fẹ́ táwọn ọmọ ọ̀dọ́ bá fẹ́ lé ẹ̀kọ́ bá wà fẹ́ kì í ṣe nǹkan táwọn bá fẹ́. Mo wà níbì kan ní láti ṣe ìṣe gbọ̀ngàn sí àwọn èèyàn tí kéré pé ìṣe pé bóyá wọ́n rí nǹkan jẹun lágbọ̀ngàn tó ń sọ ẹ wọ́n ṣe nexon bí ọ̀pá adéòye ṣe sọ́ọ̀tì wọ́n ṣe nexon wọ́n ṣe pamọ́ta wọ́n ṣe kó bá wa sọ. Kí ni kọ́kàn kí a ìgbà tí wọ́n ṣe nexon tí wọ́n sanwó kù kọ́kàn kí a ìṣirí gbà yìí kọ́wọ́ nǹkan tí ó ń ṣẹlẹ̀ nígbà yẹn kọ́wọ́ kù sí i. Òṣèlú tó lè kó sọ pé ókè o òun kàn lè ṣe bá ṣe wù lásìkò yìí sanwó náà la wà báyìí wọ́n fẹ́ jáde ibi tí ò bá ti necessary sí lọ àti tí ò bá fún importance wàá jókòó sílé ẹni
0: sanwó
4: tó máa fi wọ mọ́tò gan-an àjẹ́ńdọ̀ mi lè tó bá ti wọ́n bó ò ní rí nǹkan kan búbọ̀ mi tó ń lọ yẹn jẹ́ ìkó jókòó sínú ilé ẹ máa sọ àìjọba yìí sí àìjọ wọ́n ṣe nexon wọ́n ṣe oríṣiríṣi àwọn program kíníkan ṣetán tó hàn lára wa owó epo nìyẹn sì wọ́n pa 1000 pọ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ wá lẹ́yìn ẹbí sí 1350 kí ìyàtọ̀ ẹnì kan lẹ́yìn epo nígbà tẹ wọlé gbogbo owó àwọn kan bá yìí àwọn nǹkan táwọn bá fẹ́ ni kọ́ ṣe fún wa kì í ṣe nǹkan táwọn bá fẹ́.
0: Wọn létò ẹ̀kọ́ kò yí kóró wọn ni wọn ò rí iná lò wọn ò ró mi mú èèyàn náà tún wà ń bẹ ìtọ́ tún wá tún mú mẹ́nu bà ó ní pé wọ́n ń yàwọn owó kan tọ̀ fáwọn akẹ́kọ̀ọ́ tó jáwọn ọmọdé àwọn ọmọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọ́n ní síbi àwọn ọmọ wọn ò lè dún wọn ò lè dán kankan kọ wọn ò lè
1: dáka. Ẹni tó tẹ̀ tó ń dùn mí lórí ẹ̀rọ yẹn ni sórí tẹ̀ ọ̀rẹ́ nẹ́fọ̀n tí àwọn dádì wa sọ nísìn.
0: Àbá wọn ni ṣẹ̀dá mú pé iná ẹ ló ẹ ti wọlé ẹ kó ojúmọ o. O ti rebete oya
1: se orito awon oro awon nefon ti won daruko nisin emi ro pe joba apapo o ye kan mowo ilewe wale ni tan ba le se eko ofe I owo gegege ta awon mo yen san kan mu wale fun won kan de ma ri pe igba kan ri ninu ogba ilewe lati ibi kan si bi keji won mo ni oko ti o mo gbe awon mo ilewe lati bi kan lo si bi keji ni owo ti o gaju ara lo ti won o si san nigba na mo ranti ni UI to je pe
0: baba ni se dakun e ja mu pe na e lo e ti wole oko ojumo o
2: lo je olo ma e ma koju
0: e seun e ba mu papa
2: o ni pa nefon se nso yen ah ni bi nefon for anything we don't need it for anything imu go awon to so pe ijoba fun fun gomna lowo ìjọba àkọ́kọ́ fún gómìnà kankan lówó nítorí pé equivalent of
0: ẹnìkan kò wí ìjọba fún gómìnà lówó.
2: Ẹ jẹ́ kí n sọ fún yín nítorí pé àdéhùn gbogbo àánú tá a ń sọ bẹ́ẹ̀ mú pọ̀pọ̀ tó àjẹ́ student of economy ni equivalent of nǹkan tí àwọn náà increase làwọn náà ń fún wọn. Ẹ ní inflation fún káàkiri náà ẹ lè máa fún wọn ní nǹkan tó ń gbà tẹ́lẹ̀ náà owó náà ti wà lọ́wọ́ ẹ̀yìn náà ló fà á. Kò sẹ́gun tó fẹ́ dá sí i. So for example náà mo wà níbi ṣọ́ọ̀bù ní ṣọ́ọ̀bù nìkan. Ṣé kí bísíǹsì ní mi kí ni kọ́sọ́mà kan láwọ̀ ẹ̀bà? Ṣé bísíǹsì ń bá mú kí mo rí owó lé mi? Tí mo rówó san sùúrù ọmọ mi? Ṣé màá fẹ́ kí ìjọba kọ̀ọ̀kan wá máa san sùúrù ọmọ mi? Ẹ̀yin náà ẹ lọ tètè rókọ̀ ní àbí tí bá wà ẹ lọ wo student of polytechnic tó ti rí gbà. Ẹ̀rí ntí mo kọ̀ rí my son ni pé mo tí mo kọ̀ rí nílẹ̀ Yorùbá ni pé àríkèrèkè wá pọ̀. Mo wo àwọn trendy video kan láìpẹ́ yìí ẹ̀rí bí ṣe yí Tinubu bọ́ ṣe ọ̀nà ẹ̀ka kiri báyìí òun gangan náà fi ń ṣe onúgbà fún gangan ni kíkẹ́ mọ́ fún ṣe lè pè báyìí ọmọ president ìjẹ́ òun lẹ́rí kan bá jọ sí bẹ́ẹ̀ rí ìjẹ́ òun lẹ́kẹ́ ọmọ Yadua sí bẹ́ẹ̀ rí ìjẹ́ òun ọmọ Jonathan sí bẹ́ẹ̀ rí ṣùgbọ́n Yorùbá ǹjẹ́ wọ́n á sọ̀rọ̀ kan ní report lánàá. Nígbà tá Hausa bá déjọba tó bá ń ra Friday bíẹ̀ fún gbogbo ọmọ rẹ̀ ṣé Yorùbá ò ní pariwo olóòtú ẹ dáhùn nígbàjẹ́ fún yín.
0: Ọ̀dà ẹ ṣeun. Lọ́jọ́ òpó Facebook Peter Olúwaṣẹ́un Adélùsè wọ́n pe akú ojúmọ́ bàbá One Nation ọ̀dà wọ́n ké mi kú ọjọ́ ọ̀bí ẹ ṣeun o ẹ̀sìn púpọ̀ Adé Olútóní àwọn náà kí yín kú ojúmọ́ bàbá One Nation Adé Wùmí Kazeem Adékàsẹ̀ wọ́n ké wa kú ojúmọ́ ẹ kú ìròyìn láti ní garage ẹ lọ́ ẹ ti wọlé ẹ kú ojúmọ́ o.
5: Ẹ̀rí ẹ̀ka ọ̀rọ̀ ń sàté ní láti ìjọ ni.
0: Ẹ̀sùn ẹ̀dákẹ́ bá mú pápá.
5: Ọba kí ni bàbá àbá fádọ̀ báwo ni bọ́dì yín sà.
1: Ẹ ṣe ìwé kú àkíyèsí.
5: Ẹ ṣe ẹ̀kọ́ ẹ̀pà tuntun náà pàdé ká kí ni a máa pàdé yín pa tù.
1: Ẹ ṣe ojú kú.
0: Ẹ ṣe oúnjẹ pè wọlé. Àbá sádọ̀ wọ́n bọ́ ní bò lára yín. Wọ́n láwọn ó pàdé pa tù lórí gbàgede nù.
6: Ẹ káàárọ̀ sáà.
0: Ó kọ yín àti ibẹ̀ tí ń pè wá. Ẹ bá wa mú pápá o.
6: Máa gbọ́. Sábà ti ń pè ẹ̀ ẹ̀ tí ò bá sọ ibi tó ti pè nígbà náà tó pè sí tó tó òun ní ẹ ní máa wérì. Àwọn máa sọ ibi tá a ti ń pè. Gbogbo ẹ ń pè sí kírẹ́dìtì wa náà. Tó wọn bá kírẹ́dìtì mo bá ní ibi tí ó bá pè mí ni máa lù sí. Mo dẹ̀ rí pé mò ń gbọ́ nǹkan tó ń pè mí. Mo ṣe ń lù sọ́dọ̀ yín ní òrówó kárìíra kírẹ́dì olú láti orí ọ̀lẹ́ ìbàdàn ló
1: ń bí i ní. Ẹ má bínú.
0: Ẹ ṣe.
6: Àwọn tó bá jáde dáadáa tán mọ bí wọ́n ṣe ń ṣe ní orílẹ̀-èdè tí wọ́n ti ọ̀làjú tí wọ́n ti mú ìṣèjọba yìí wá. Ìjọ̀ kan bá wa sọ ọ̀ tó bá yẹ pé ìjọba wa ni ṣé bí wọ́n ṣe ń ṣe lọ́hùn-ún ni won se bi ti gugu ara ilu ki to ri ara ilu ti won o se bi ki ta je pe ibi ton ba fe kon yanju si nikan ni won lulu so ejo e ba wa se yato si e o ki mo wa fe bi kankan se apere isakoso ewure o yato si bi won se isakoso agutan ti olowo agutan ti o ba fi okun orun si lorun kagu to ba fe kagu ton tele mu lo si bi kan bi gba tori ko ti mo itoju olowo un kẹrun ka agutan ya ti ni lo ewure o le gba ewure lailai o si do lowo e ti fe ran e tun ba ko kun si lorun wa la ti ni kai ko kun sa agutan lorun lo ma tele olowo e papa awon agbo yen ti won ti le ju olowo won won jo lo si bi se won jo n pada bo isakoso ton se lorile ede asagbara se ni ko ye won o gbogbo nkan ti won dawo le lori.
0: Hello.
6: Ejo ko lohun pa wa o.
0: Oda, e seun pupo. E seun o to.
6: So ton ba ni oye ton ma go test waju. Ko je awon to lopo lo ti ku lori lede. Won ma o de nbo nbe. Ijo to jo yin wo be bi fo kiti e se ijoba e ni ijo omo to a fi ile ka ti je. To to se ti pe se ti le ka ni eni kan so le ni ile ka ti su die. Olorun ba ni ko gba wa lori lede. Adura la gba fun won. Olorun je kan la kan ronu. Ọlọrun ilẹ aje be elomi wa lohun to gbe won si ipo a tun so ololo ba to ro ba loye to kun gbe oba leke
0: ada ese on te pe te ba wa dasito ese o baba wa nation e da kan e ja won rele e ba nagbere
1: ese oni ese won lo be seun awa na ku aibinu ese adupe be se ndasito be na ni alu yin logo enu to oruko temi ni ambassador wale egbe wumi baba one nation àwọn yẹn ti mọ̀ pé máa wà ní gbàgede ọ̀rọ̀ láìpẹ́ láì jìnà ẹ̀yà àjọmọ̀ fàdúrà ràn ra wa lọ́wọ́ ẹ ṣe mo dúpẹ́.
0: ìṣẹ̀un tó ẹ̀yìn ara lé kó jẹ́ bíi táwọn ó ti máa ṣẹ́rí ilé lórí àgbéyẹ̀wò ròyìn agbọ́nmọ̀gbẹ́ fún tòórọ̀ tò ní ẹṣẹ̀un tẹ́ ẹ wà ń bẹ̀ ń torí tiwa ojú tẹ́ ẹ fi ń wò wá òní fọ́ òwe tí tẹ́ ẹ sì fi ń gbọ́ wa kò ní di láṣẹ ìlédùmàrírí àtayọ̀ láti máa pàdé ó yọ́ lọ́hùn-ún adégòkè lóko tí mò ń jẹ́ ẹ kú kalẹ́ o kẹ́ ẹ yáṣẹ́ o.

Party con New West Radio 89.3 FM ìkànnì kàńdà gbọ́mọdẹ̀ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpẹ wa kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o bí kò ṣe ìwòye wọn ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa.

inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ farabalẹ̀ láti máa gbọ́ nípa gbígbọ́ àwọn prógrámù yìí. Ẹ ò dẹ̀ ní ìbùkún. Àmì.

kí òun fi tó igbákejì àrùṣẹ́ ẹ wípé òun ló dupò alága ìgbìmọ̀ náà mú tó sì ṣàlàyé ọ̀rọ̀ tó mọ̀ sójú òun láti ìgbà náà. Gómìnà wá ṣe ìkódànù àwọn ọ̀rọ̀ àti awuyewuye eléyìí tó wí pé àfojúsùn rẹ̀ láti di ààrẹ ó ní í ṣe ìtiwọ́ ojúṣe rẹ̀ lọ́wọ́ tó sì ń béèrè ìbéèrè wípé bóyá ojúṣe òun gẹ́gẹ́ bí gómìnà ní ìgbà tí òun gbégbá àdíje dupò láti dupò fún gómìnà ní sáà kejì pé ṣé ó ṣe ìdílọ́wọ́ ipò àtojúṣe òun. Mákindé tún wá fi kún wípé orílẹ̀-èdè Nàìjíríà nílò ààrẹ eléyìí tó gbó ṣáṣá tí eegun rẹ̀ sì le tó sì ní agbára láti máa ṣe àbẹ̀wò sáwọn iṣẹ́ àkànṣe tí ìjọba bá dáwọ́lé tó fi mọ́ àwọn iṣẹ́ ìdàgbàsókè orílẹ̀-èdè yìí láì dúró de ààbọ̀ láti ẹnu àwọn tó jẹ́ òṣìṣẹ́ àtọmọlẹ́yìn ìjọba. Ọkọ̀ òfurufú iléeṣẹ́ Ethiopia kan tó ń lọ sí Tel Aviv ló ti fipá padà sílùú Ethiopia lẹ́yìn tí ìròyìn gbé pé Israel kọ̀ láti gbà á láàyè kó gúnlẹ̀ nítorí wípé ọ̀kan lára àwọn awakọ̀ náà ló jẹ́ ará orílẹ̀-èdè Indonesia. Ìṣẹ̀lẹ̀ náà wáyé láàrin ọjọ́ Àìkú mọ́ àná òde yìí pẹ̀lú bí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Israel ṣe fìlédè nípa ọkọ̀ òfurufú náà eléyìí tó ti fẹ́ẹ̀ dé ibi tó ń lọ pẹ̀lú bí nǹkan bí wákàtí kan tí ó fi wọ ìlú náà láti Addis Ababa tó sì wà ní agbègbè ààyè òfurufú Ethiopia nígbàtí àṣẹ náà wáyé. Ọkọ̀ òfurufú ọ̀hún ni wọ́n pé ó darí padà sí Addis Ababa níbi tí wọ́n ti pààrọ̀ awakọ̀ òfurufú aráàlú Indonesia ọ̀hún kí ọkọ̀ náà tó dépò gbéra padà kó tó wá dé wípé wọ́n gbà á láàyè láti gúnlẹ̀ ní Tel Aviv. Iléeṣẹ́ ọkọ̀ òfurufú Ethiopia wá ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí àṣìṣe pẹ̀lú wípé àwọn kò mọ̀ wípé awakọ̀ òfurufú tó bá jẹ́ ará Indonesia kò láǹfààní láti wakọ̀ òfurufú wọ̀ lo Israel lábẹ́ òfin ìdéènà mọ́ tuntun orílẹ̀-èdè náà lórí àwọn awakọ̀ òfurufú ilẹ̀ òkèrè. Ìgbésẹ̀ ọ̀hún ló tẹ̀lé ẹ̀sùn kan tó pe alábàáṣepọ̀ awakọ̀ òfurufú Oman ó gbìyànjú láti gbàkóso ọkọ̀ òfurufú kan eléyìí tí ó padà já tó rìnrìn àjò láti Dubai sílùú Tel Aviv lóṣù tó lọ. Kan ti jáde láyé ọ̀pọ̀lọpọ̀ sì farapa lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ìṣeré aláyẹ̀pọ̀ tó jẹ́ onípò òyìnpò yìí ní gbọ̀ngàn ìṣeré eléyìí tó wà ní Georgia lórílẹ̀-èdè America. Ìṣẹ̀lẹ̀ náà wáyé lánàá òde yìí bó tilẹ̀ jẹ́ pé àwọn aláṣẹ kò tí ì fìdí ẹ̀ múlẹ̀ ohun tó ṣe pàtó tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà. Alága obìnrin agbègbè Cobbs Lisa Copid ó jẹ́rìsí pé àwọn ènìyàn farakáṣá náà ṣẹlẹ̀ náà pẹ̀lú wípé àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ohun tó ṣokùnfà ṣẹlẹ̀ ọ̀hún. Copid wá kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àwọn tí ọ̀rọ̀ kàn bẹ́ẹ̀ lagbẹnusọ wọn sọ̀rọ̀ nípa báwọn alákòóso alámójútó ibi ìṣeré ìgbafẹ́ náà àti àwọn aláṣẹ ìbílẹ̀ bí wọ́n ti ṣe fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn lórí ìwádìí tó ti bẹ̀rẹ̀ àti bí wọ́n ti ṣe dáwọ́ ọ̀ṣẹ́ dúró lágbègbè ọ̀hún tíwádìí tó sì ń tẹ̀ ọwọ́ iwájú. Olórí ẹgbẹ́ CJP nílùú India ló ti wà lákàtà àwọn ọlọ́pàá lẹ́yìn ètò ìfẹ̀hónúhàn tó ṣe nínúu New Delhi èyí tó ti ń pè fún ìkọ̀wé fipò sílẹ̀ olórí fọ́rọ̀ ètò ìdìbò orílẹ̀-èdè náà Nash Kumar nípa àríyànjiyàn àtúngbéyẹ̀wò àkójọpọ̀ orúkọ àwọn ènìyàn tó lẹ́tọ̀ọ́ láti dìbò nínú ètò ìdìbò. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní kùtùkùtù ní Jantar Mantar ibi tí ó gbajúmọ̀ fún irú ìfẹ̀hónúhàn oníwọ́de bẹ́ẹ̀ níbi tí ìròyìn gbé pé àwọn olórí ẹgbẹ́ òṣèlú náà bíi Ashutosh Rankar àti Sharaf Das wọ́n wọ ibi tí ò yẹ kí wọ́n wọ̀ ní agbègbè ìfẹ̀hónúhàn náà. Fọ́nrán eléyìí tí olùdásílẹ̀ ẹgbẹ́ ọ̀hún tó pin ẹni tí í ṣe Abhijit Tripke ló ṣàfihàn bí Rankar ti Das tó ń ti àwọn mìíràn bí wọ́n ti ṣe gorí pèpele táwọn ọlọ́pàá fi dínà tó sì mi àsíá tó jẹ́ ti ìlú India lọ́wọ́ tó ń tí orin eléyìí tí wọ́n pe wọ́n kọ́ tako ẹni tó jẹ́ olórí fọ́rọ̀ ètò ìdìbò kó tó wá dé wípé àwọn ọlọ́pàá náwó gan. Ìfẹ̀hónúhàn wọn ló tẹ̀lé ìwọ́de àwọn ẹgbẹ́ alátakò lórí àtúngbéyẹ̀wò àkójọpọ̀ orúkọ àwọn olùdìbò èyí tí àwọn aláriwísí ń fẹ̀sùn kàn wípé ó lè ṣe ẹgbẹ́ tó jẹ́ ti olórí ìjọba Narendra Modi láǹfààní eléyìí tí ẹgbẹ́ ọ̀hún sì kọ̀ sí tó fi mọ́ àjọ elétò ìdìbò ìlú náà.
ni akotan ninu iroyin re idaraya lagbaye awon agbowo waju iko egba agbobo orilede Nigeria Victor Osimhen Ademola Lookman na ti setan fun ifigagbaga eleyi ti won fi ma koju ti o lagbara ti won ma gba koju ninu dije UEFA beko egbe agbabolu Galatasaray o se ma gbalejo iko egbe agbabolu Barcelona tiko Atletico Madrid na o ma ki iko Manchester United kaabo nebe fese won se idije won to je lototo ifese won se na ni won seto re lati waye loni bi awon iko mejeji se nte si waju ninu polongo ifigagbaga idije won iko Osimhen ti se ti Galatasaray won wa ona lati ta pada leyin ti won ti fidi remi ninu ifese won se eleyi ti won fi gba mi ayo meta si okan koju iko Sporting CP ninu ifese won se alakoko Osimhen eni to ti mi awon le mefa pẹ̀lú ìrànlọ́wọ́ mẹ́ta tó ti ṣe nínú ìfarahàn ìdíje líìgì márùn-ún ní sáà yìí ó ló ti padà dé lọ́jọ́ ẹtì láti inú ìfarapa ráńpẹ́ ilé ìtòní ikọ̀ Ademola Lookman ń ti ẹ̀yàn Atletico Madrid àwọn ọmọ gbàlejò ikọ̀ Manchester United bí àwọn agbọ́wọ́ iwájú Nàìjíríà méjèèjì ọ̀hún bí wọ́n ti ṣe ń wá ọ̀nà láti farayọ nípa nínú eré ìdíje níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kó wá wọn. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ sí ní báwọn gómìnà ìpínlẹ̀ ẹgbẹ́ àwọn awakọ̀ tó fi máwọn tó ń fi ọkọ̀ akérò ṣòwò wọn ti ń bá wọn sọ̀rọ̀ lórí ìmúṣẹ àdínkù orí owó ọkọ̀ tí ń lo afẹ́fẹ́ gáàsì CNG èyí tí wọ́n ti fi ṣe ìfàmọ́ra ìdókoòwò tó ti lé ní bílíọ̀nù méjì ó gbé márùn-ún pọ̀n sẹ́yìn owó ilẹ̀ òkèrè dọ́là lẹ́ka ti ìdókoòwò aládàáni. Olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè yìí Nuhu Ribadu ló ti ṣiṣọ́ lójú àlàkalẹ̀ ètò ààbò tuntun fún iléeṣẹ́ epo rọ̀bì àtafẹ́fẹ́ gáàsì Nàìjíríà láti fikún okun àti akitiyan ìjà wọn lòdì sí ọ̀rọ̀ àwọn olè tí ń jẹ́pọ̀ wà tó fi mọ́ àwọn tí ń ṣe ìbàjẹ́ ọ̀pá epo àti àwọn tí ń wa epo lọ́nà àìtọ́ tó fi mọ́ àwọn ìwà ọ̀daràn mìíràn eléyìí tí wọ́n pe ó ń halẹ̀ mọ́ dúkìá epo rọ̀bì orílẹ̀-èdè yìí. Ọkọ̀ òfurufú iléeṣẹ́ Ethiopia kan tó ń lọ sílùú Tel Aviv ló ti fipá padà sílùú Ethiopia lẹ́yìn tí ìròyìn gbé pé Israel kọ̀ jálẹ̀ láti gbà láàyè kó gúnlẹ̀ nítorí wípé ọ̀kan lára àwọn awakọ̀ náà ló jẹ́ ara orílẹ̀-èdè Indonesia. Ènìyàn kan jáde láyé bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sì farapa lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ìṣeré aláyẹ̀pọ̀ nípò òyìnpọ̀ yìí ní gbọ̀ngàn ṣeré eléyìí tó wà ní Georgia lórílẹ̀-èdè Amẹ́ríkà. Nínú ìròyìn eré ìdárayá àwọn agbọ́wọ́ iwájú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà Victor Osimhen Ademola Lookman náà ti ṣetán fún ìfigagbága alágbára nínú ìdíje UEFA bíkọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray yóò ṣe máa gbàlejò ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona tí ikọ̀ Atletico Madrid náà yóò sì máa kí ikọ̀ Manchester United káàbọ̀ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje wọn lọ́tọ̀ọ̀tọ̀. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní. Àkójọpọ̀ tó ń ti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ tèmi tọ́pẹ́ Akin Kolie. Ẹ darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo Wells Radio 893. Bákan náà ẹ bá wa pin káàkiri kẹ́ ẹ sì bá wa nífẹ̀ẹ́ sí lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM fanpage lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com fún àwọn ìròyìn tó bá ṣojú yín tí ẹ fẹ́ kàn sí wa lórí ẹ̀ ẹ kàn sínú kulò ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 091-6893-2000. Oyé Ọlọ́run Adégòkè lóníròyìn yín ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o Ọlọ́run yóò bùkún fún yín ẹ kú kalẹ̀.

0: lórí ètò tá a pè ní kọ́lé kọ́lé real estate fún gbogbo wa.
1: wẹ́rẹ́ di wẹ́rẹ́ ìgbà mélòó nílé bí dúró tàbí owó ralé kágbá document tọ́ni novate.
0: àǹfààní ńláńlá ló jẹ́ fún gbogbo ẹni tó bá jẹ́ bricklayer tilers pops part. ìbá jẹ́ pé ní tiyín o ẹ̀yin ṣiṣẹ́ carpenter àbí kẹ́ tún padà kó jẹ́ pé iṣẹ́ kaṣe scaffolding níṣẹ́ yín. ẹ lè jẹ́ welder, ẹ lè jẹ́ building materials dealer, ẹ̀yin tẹ̀ ń ta ohun èlò ìkọ́lé. ó sì ṣeéṣe kó jẹ́ cementi lẹ̀yìn ń tà. ẹ lè máa supply granite àbí sand iye ẹ̀pẹ̀ fún àwọn èèyàn ní site láti fi kọ́ ilé. bóyá block industry ní tiyín gbogbo ẹ̀ ètò kọ́lékọ́lé òun náà ni ẹ ti lè fara hàn. a lè gbóhun yín sílẹ̀ ká lò lórí atẹ́gùn ìpẹ̀tọ̀ iṣẹ́ yìí lẹ́yìn yàn láàyò. iṣẹ́ yìí òun lẹ́yìn mọ̀ ń ṣe tó dàbí dán kéèyàn jẹ́ retors tálítalẹ̀ àbí àwọn tó tún mọ̀ nípa àwọn nǹkan tó jẹ mọ́ ti ilé. electrical contractor engineer nìyí gbogbo ẹ̀ tó fi mọ́ surveyor ètò kọ́lékọ́lé ó tún ti gbìnà yá lọ́sàn-án yìí. ẹ pèèyàn méjì sí mẹ́ta. adékúnlé speak louder òun lorúkọ tèmi. bàbá kọ́lékọ́lé bàbá gbélé kalẹ̀ tẹ bá ní bàbá feel at home omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni. ẹ jẹ́ agbára kàsídà kí a bẹ̀rẹ̀ ètò kí n bẹ̀rẹ̀ sí ní mú àwọn mẹ́sẹ̀gì yẹn. ọ̀rọ̀ tájọ pẹ̀kẹ́ lù màá sọ síta tí ẹ̀yin náà ní orí ọ̀fẹ́ àti pè wọlé. ṣùgbọ́n ẹ jẹ́ ń sọ fún yín pé nọ́mbà tẹ́ ẹ lè pè sí bá a ṣe wà níbí tí à ń ṣètò lọ́wọ́ ò ní 091 6893 1000 091

kúrò lẹ́ o. Ìròyìn lérèfé ló ń dẹ́sẹ́ tí gbọ́yìn láti ìkànnì Kàngágbọ́nmágbẹ́ West Radio 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọ̀lẹ̀ Estate, nílẹ̀ Ìbàdàn. Sunday Àfọlábí lóníròyìn yín. Ààrẹ Bọ́lá Tinubu ló ti taari àbá méjì sílé ìgbìmọ̀ aṣòfin àgbà fún àgbéyẹ̀wò àti ìsọdòfin. Àwọn àbá náà ló ní ṣe pẹ̀lú ìrólágbára àjọ tó ń gbógun ti lílo oògùn olóró ní Nàìjíríà àti ìmúgbòòrò àjọ tó ń ṣèwádìí fún ààbò àti ìjàmbá. Àwọn àbá náà ni wọ́n pé gbógun ti oògùn olóró ọdún 2026 àti àbá àjọ tó ń ṣèwádìí ààbò àti ìjàmbá ọdún 2026. Àbá òfin méjèèjì yìí ni Ààrẹ Bọ́lá Tinubu taari lónìí sí abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà Godswill Akpabio. Ìjọba àpapọ̀ ló ti kéde ìfilọ́lẹ̀ tó ní ṣe pẹ̀lú ọwọ́ fífọ̀ ní àwọn ilé ẹ̀kọ́, ilé ìwòsàn, inú ọjà àti ní gbogbo ìgbèríko láti dènà àwọn àìsàn tó rọrùn àti kó. Mínísítà fọ́rọ̀ omi àti ìmójútó àyíká Joseph Utsef ló ṣiṣọ́ lójú ọ̀rọ̀ yìí lónìí nígbà tó ń bá àwọn

ayé tó máa wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá ọdún 2026. Bí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ṣe ń kanlẹ̀kùn, adarí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin Abbas Tajudeen ló ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti sapá wọn fún ààbò ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà. Ó tún ṣàlàyé pé ó ṣe pàtàkì láti fi òfin ètò ìdìbò 2026 sí ìṣe tí àjọ elétò ìdìbò sì gbọdọ̀ lóhun ètò ìdìbò tí òfin fún láṣẹ láti lò láti lè jẹ́ kí ètò ìdìbò náà kẹsẹ̀ járí. Abbas tún tẹnumọ́ pé gbogbo ilé iṣẹ́ ìjọba tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò gbọdọ̀ ṣe iṣẹ́ wọn pẹ̀lú òtítọ́ láìṣe ojú ṣáájú. Ẹgbẹ́ ọmọ ogun ojú òfurufú Nàìjíríà ti gbé ìgbìmọ̀ ẹlẹ́ni méjìlá kalẹ̀ tí yóò ṣe ìwádìí nípa ìjàmbá ọkọ̀ òfurufú àwọn ọmọ ológun tó jálulẹ̀ ní Ìgbọ́kọ̀dá ní ìpínlẹ̀ Ondo. Àwọn ológun ni wọ́n fọ̀rọ̀ síta lónìí. Wọ́n pé àwọn ìgbìmọ̀ yìí ni yóò ṣàyẹ̀wò fínífíní ohun tó lè fa ìjàmbá bàálù yìí, tí wọ́n sì tún ṣe àyẹ̀wò àti ọ̀nà láti dènà mọ́ irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí lọ́jọ́ iwájú. Tẹ́ ò bá gbàgbé, bàálù àwọn ọmọ ológun ló jálulẹ̀ lọ́jọ́ 5 oṣù kẹwàá ọdún 2026 tó sì gbẹ̀mí àwọn ènìyàn 22. Àjọ àgbáyé tó ń rí sí owó àti ọrọ̀ ajé IMF ló ti ṣe ìkìlọ̀ lórí àwọn ewu tó ń pọ̀ sí nínú ètò ìṣúná àgbáyé tó lè fa ìṣòro ńlá. Àjọ IMF sọ pé ọ̀kan lára ewu yìí ni ìdínkù owó ọjà àti ti ìdókòwò, pàápàá jùlọ ìmọ̀-ẹ̀rọ àtọwọ́dá tí a mọ̀ sí AI, àti bí ìwà ọ̀daràn ṣe ń pọ̀ sí lórí ayélujára. Ìkìlọ̀ yìí wá lónìí nínú ìròyìn tuntun tàjọ IMF fi síta lórí bí ètò ìṣúná yóò ṣe dúró ṣinṣin, tí wọ́n ṣe ìpàdé rẹ̀ lónìí pẹ̀lú Báńkì Àgbáyé ní Bangkok tó jẹ́ olú ìlú Thailand. Èyí lópin ìròyìn lérèfé. Ẹ pàdé wa láago 8 àṣálẹ́ fún ìròyìn ilé wa. Ẹ lè pe yàrá ìkóròyìn ìjọ wa sí 0916-893-2000 fún àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣojú ẹni. Sunday Afolabi lórúkọ mi. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa o. Ọlọ́run á máa bùkún fún yín.

mokinyin e kale e si ku se lataro a kojopo iroyin le wa fun ti asale toni lo ndese ti gbo yin lati ikani west radio 89.3 fm ikani kanga gbomagbe to kun fun omi ogbon imo ati oye ti a kale si opopona lavia avenue oluyale estate ibadan temi tope olawole ni oniroyin yin Shaju, egbo awon koko to wa nu iroyin na. Are Tinubu ti tari iwe aba atuto ofin ajo NDLEA ati NSIB siwaju ile asofin agba. Ijoba apapo gbajumo ipolongo owo fifo ni awon ile eko, ile iwosan ati awon ileto. Are ile asofin agba tako igbese lati yo isele igbiyanju lati se ko para eni kuro ninu iwo daran. Ijoba ipinle Oyo tako iroyin sise yo arun aseku pani won se ikilo lori awon iroyin asini lona iroyin na re lekun rere. Are Bola Tinubu ti tari iwe aba meji eleyi to npe fun atuto ilana irulagbara ogun lorilede Nigeria ati imugboro agbara ifimufile ajo to ri si topepin lorilede Nigeria siwaju ile asofin agba fun agbeyewo iwe aba na to je ti irulagbara ajo to ngoguti ilokulo ogun lorilede yi todun 2026 ati ajo itopepin ti a mo si NSIB ni won gbe lo siwaju ile asofin agba loni ninu leta ototo le to fi sowo CNT se are ile asofin agba iyan Godswill Akpabio nibe ina ti lanfani ati salaye pataki ajo mejeji ni eleyi ti are te ti salaye awon kan le ti awon iwe aba ohun to dale lori wa parowa si ile asofin agba lati gbe igbese to to lori re le ti Akpabio ti wa tari iwe aba na si awon igbimo le ti oro kan fun igbese ofin. Ijoba apapo orilede wa Nigeria ti kede awon ipinna lati se itempelemo ikede italelolobo owo fifo ni awon ile eko ile iwosan awon oja ati awon ibudo apejo gbogbo lati le dena itankale arun ati se minister foro alumoni inu omi ati imototo ayika iyun Joseph Utsev ilo so eleyi di mimo loni nigbati o nba awon iroyin soro nilu Abuja saju ayeye ayajo owo fifo lagbaye fodo 2026 le ti o waye ni ojo 15 osu kewa odo 2026 Utsef o salaye awon kan le ti ipologo ohun to korora pelu alaye lori ipa pataki owo fifo lati le dena awon arun ninu ile ita ti ri cholera ati covid-19 o parowa si awon oniroyin lati se iranwo fun itankale ipologo na fun idanileko awon araalu. Ẹni tí ṣe ààrẹ ilé asòfin àgbà lórílẹ̀-èdè yìí ìyẹn Godswill Akpabio ti tako ìgbésẹ̀ láti yọ ìṣẹ̀lẹ̀ ìgbìyànjú láti ṣe kó para ẹni kúrò nínú ìwà ọ̀daràn. Ó dúró lórí wípé irúfẹ́ ẹni tó yí irú ajé ìwà ìbàjẹ́ òun bá jámú lọ́wọ́ ó gbọ́dọ̀ ṣe fi ẹ̀wọ̀n jura. Gẹ́gẹ́ bí ilé asòfin ti ṣe gbé ìwé àbá náà fún kíkà lẹ́ẹ̀kejì. Eléyìí tó ń pè fún fífi ìtọ́jú ara rọ́pò ìjìyà lábẹ́ òfin fúru àwọn ẹni bẹ́ẹ̀. Ìwé àbá náà ilówá láti ọwọ́ ẹni tí ń ṣojú àwọn ènìyàn gúúsù ìpínlẹ̀ Cross River nílé asòfin àgbà ìyẹn Sẹ́nítọ̀ Asuko Epiyonge. Àbá náà ló tún dá lórí àgbékalẹ̀ ojú òpó ìpè fún ìrànlọ́wọ́ ìpèsè àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pàá olùkọ́ àti àwọn òṣìṣẹ́ ìlera pẹ̀lú ìgbélárugẹ ìlànà ìpolongo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwé àbá ọ̀hún iná ti wá tari síwájú àwọn ìgbìmọ̀ ilé lórí ètò òfin
àti ìwòsàn fún ìgbésẹ̀ tó tọ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti tako ọ̀rọ̀ tó ń jà rìnrìn lórí ṣíṣe yọ àrùn aṣekúpani ní ìpínlẹ̀ yìí wípé kò sí irúfẹ́ àrùn bẹ́ẹ̀ lè tó ṣe ìfìdímúlẹ̀ rẹ̀ nípínlẹ̀ yìí yàtọ̀ sí àwọn nǹkan kọ̀ọ̀kan lè tó fura sí ní àwọn ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan. Eléyìí ló di mímọ̀ lẹ́yìn àtẹ̀jáde tó jáde láti ọwọ́ ikọ̀ ìpolongo Sẹ́nítọ̀ Sàràfàdé Àlí tí a mọ̀ sí SSACO wípé àrùn ọ̀hún ti ṣe ìpalára fún ọ̀pọ̀lọpọ̀ ìjọba ìbílẹ̀ lẹ́ẹ̀tọ́ dẹ̀ ń bèèrè ọ̀rọ̀ lórí ètò abẹ́rẹ́ àjẹsára àwọn ọmọdé. Nínú àtẹ̀jáde kan lẹ́ẹ̀tọ́ jáde lónìí láti ọwọ́ ẹni tí ṣe òlọ́wọ́ pàtàkì lórí ètò ìròyìn sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn dókítà Sulaiman Ọláríwájú. Níbẹ̀ iná ti láǹfààní àti ṣàlàyé àkọọ́lẹ̀ ìwádìí iléeṣẹ́ elétò ìlera ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ àrùn ọ̀hún iná ṣe bẹ́ẹ̀ iná fura sí ní àwọn ìjọba ìbílẹ̀ mẹ́wàá léyìí tó yàtọ̀ sí ìjọba ìbílẹ̀ mẹ́rìndínlógún léyìí tí ikọ̀ ìpolongo ọ̀hún tó fi léde. Kọmíṣánná fẹ́tọ̀ ìlera ní ìpínlẹ̀ Ọ̀yọ́ dókítà Olúwaṣẹ̀rí mi Ajétúmọ̀bí ó pàrọwà sí àwọn aráàlú láti jìnà sí ìròyìn òfegè pẹ̀lú ìdánilójú lórí àwọn ìgbésẹ̀ tí ìjọba ń gbé láti lè dènà àwọn àrùn. Àjọ olómìnira tó ń bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí INEC ti fi dá àwọn orílẹ̀-èdè Nàìjíríà lójú ìfarajìn rẹ̀ fún àkóyawọ́ nídìí ètò ìdìbò nípasẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ àwọn olùdìbò. Ẹni tí í ṣe adarí fẹ́ka ìdánilẹ́kọ̀ọ́ àwọn olùdìbò fún àjọ INEC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Alhaji Taliatu Adiagbo ni ló sọ eléyìí di mímọ̀ lásìkò tó kópa nínú ètò kan níléeṣẹ́ West Radio 89.3 FM lẹ́ẹ̀tí a pè ní Beyond the News. Adiagbo láǹfààní láti ṣe àfikún àwọn ìgbésẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ àti ìlanilẹ́yẹ lẹ́ẹ̀tí àjọ INEC ti gbé pẹ̀lú ṣíṣàmúlò ìmọ̀ ìjìnlẹ̀ fẹ́tọ̀ ìdìbò. Ó fi dá àwọn orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé àjọ INEC ti gbáradì fẹ́tọ̀ ìdìbò ọ̀hún pẹ̀lú ṣíṣàmúlò gbogbo nǹkan lè tó tọ́ láti pèwọ́ kùdìẹ̀kudiẹ. Àjọ tó ń rí sí ṣíṣe owó ìlú kúmọkúmọ lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí EFCC ti ṣèkìlọ̀ sí àwọn ọ̀dọ́mọbìnrin lórílẹ̀-èdè yìí lórí fífi ìbálòpọ̀ fọgbọ́n gbowó tàbí lílọ́wọ́ nínú jìbìtì orí ẹ̀rọ ayélujára. Wọ́n pàrọwà fún jíjìnà sí àwọn ìwà lẹ́ẹ̀tọ́ lè tapo sáṣọ àlá wọn. Gẹ́gẹ́ bí àjọ EFCC ti ṣe fi léde lójú òpó X wọn lónìí, ìní ẹni tí ó jẹ́ alága àgbà fún àjọ náà ìyẹn Ọlá Olúkóyèdè ló ti láǹfààní àti ṣèkìlọ̀ yìí nílùú Àbújá níbi ayẹyẹ kan tó ṣe láti sàmì àyájọ́ àwọn ọmọbìnrin lágbàáyé. Olúkóyèdè lẹ́ni tí ẹni tí ṣe adarí fẹ́ka ìlanilọ́yẹ àjọ EFCC lẹ́ẹ̀tọ́ ṣojú fún ìyẹn Aisha Mohammed níbẹ̀ ló ti ṣèkìlọ̀ fún àwọn ọmọbìnrin lẹ́yìn tó sì pàrọwà sí wọn láti wá owó lọ́nà tó tọ̀ pẹ̀lú àlàyé lórí àwọn iṣẹ́ tó lè láǹfààní láti ṣe. Èyí lópin àkójọpọ̀ ìròyìn ilé wa fún ti àṣálẹ̀ tòní. Ṣùgbọ́n ká tó máa lọ, ẹ gbọ́ àwọn kókó tá a mẹ́nubà lẹ́ẹ̀kan sẹ̀. Àmúwá fún yín pé Ààrẹ Bọ́lá Tinubu ti tari ìwé àbá méjì tó ń pè fún àtúntò ìlànà ìrólágbára ògùn lórílẹ̀-èdè Nàìjíríà àti ìmúgbòrò agbára ìfìdímúlẹ̀ àjọ tó ń rí sí ìtọpinpin lórílẹ̀-èdè Nàìjíríà síwájú ilé aṣòfin àgbà fún àgbéyẹ̀wò. Àtúnwá fún yín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti kéde àwọn ìpinnu láti ṣe ìtẹpẹlẹmọ ìkéde ìtanilólobó ọwọ́ fífọ̀ ní àwọn ilé ẹ̀kọ́
ilé ìwòsàn àwọn ọjà àti àwọn ibùdó àpéjọ gbogbo láti lè dènà ìtànkálẹ̀ àrùn. Àmúwá fún yín pé ààrẹ ilé aṣòfin àgbà ìyẹn Godswill Akpabio ti tako ìgbésẹ̀ láti yọ ìṣẹ̀lẹ̀ ìgbìyànjú láti ṣekú pa ara ẹni kúrò nínú ìwà ọ̀daràn lè tó dúró lórí wípé irú àwọn tí ajé ìwà ìbàjẹ́ ọ̀hún bá ṣímọ́ lórí gbọ́dọ̀ fi ẹ̀wọ̀n jura. Gẹ́gẹ́ bí ilé aṣòfin ti ṣe ń gbé ìgbésẹ̀ ìwé àbá náà fún kíkà lẹ́ẹ̀kejì.

lákòótán amòfin pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti tako ọ̀rọ̀ tó ń jà rìnrìn lórí ìṣẹ́yọ àrùn aṣekúpani ní ìpínlẹ̀ yìí wípé kò sí irúfẹ́ àrùn bẹ́ẹ̀ lè tán ṣe ìfìdímúlẹ̀ rẹ̀ ní ìpínlẹ̀ yìí yàtọ̀ sí àwọn kọ̀ọ̀kan tó fura sí ní àwọn ìjọba àbílẹ̀ kọ̀ọ̀kan. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ́ ẹ gbọ́ ni ló wá láti ọwọ́ Kẹ́mi Sọ́lá Williams. Ẹ lè máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo àti West Radio 893. Ẹ tún lè máa gbọ́ wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. Ẹ lè kàn sí wa lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Ayé tún wà láti kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp tó bá ní ìròyìn tẹ́fẹ́ fi tó wa létí lójú òpó 0916893 2000. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ní orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín, òun ayọ̀ lásùn.

ọlẹ yẹ òwe rẹ tọ ṣe kọ ṣe sọ mí di tẹbi ìwé rẹ tọ ní kú kí ni kọ tọ bá ti mú wa ká bá ti dé kóòtù kọ bá wulẹ sọ pọ fi kóòtù wọlé o kọ lọ pa wá ní bọ kọ tó pa wá nǹkan kan ṣe mo ti sọ lọkàn mi èmi máa sọ mo lè sọ kẹrẹ rin o mo lè sọ kó fọ ní ìfìyín o kọ tó pa wá nǹkan kan ṣe lè jẹ bọ kọ pa kọ lọ pa wá ní tọ bá ti dájọ kọrọjẹ fún mi ni èmi ò mọ bóyá àwọn fẹ jẹun mo fẹ jẹun kí jẹun tó báyìí fi lè lọ fún torí àwọn ọmọlọmọ náà jẹun tán bóyá ọṣẹ jẹun tán lé wọn ni táwọn náà fi lọ fi wá kúkú tiwọn ogun náà kì í fi lè fún.

0: Ǹjẹ́ ẹ mọ̀ kálẹ̀ kulé o, ẹ kulé gbogbo yín tẹ́ ti jókòó. Tó jẹ́ pé ẹ máa ń sábà pe àdìgún, ń bo lẹ dé báyìí, bó ni rìn, àwọn èèyàn báyìí, àwọn èèyàn báyìí, àwọn èèyàn báyìí, a dúpẹ́ lọ́wọ́ yín o. Pẹ̀lú ìfọmọnìyàn ṣe ní gbogbo ìgbà, pẹ̀lú mọ́jò bàjẹ́ ní gbogbo ìgbà, pẹ̀lú kó lè dá tẹ̀ ń bá kiri ní gbogbo ìgbà, a dúpẹ́ lọ́wọ́ yín. Ètò tètè jáwọ́ náà ló gorí atẹ́gùn báyìí gẹ́gẹ́ bí ṣe gùn lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Ibi tá a ti ṣàlàyé fún àwọn tó bá ṣe tán láti gbọ́ àtàwọn tó sọ páwọn ò ní gbọ́, àwọn tó sọ páwọn ò ní gbọ́ gangan làwa máa ń ṣàlàyé fún wípé ọ̀nà tó yẹ kó o gba ìrìn tó yẹ kó o rìn, ibi tó yẹ kó o jẹ sí, ààyè tó o lè jókòó kà tó jẹ́ pé wọ̀gán ò fi wúlò fúnra rẹ nílé ayé ẹ̀. Àwọn ààyè yẹn là ń tọ́ra wá sí lórí ètò tá a pè ní tètè jáwọ́ níkànnì tá a wà yìí, West Radio 89.3 FM nílùú Ìbàdàn. Ẹ wá jẹ́ àjọ wá pèrè tẹ̀dí lálẹ́ yìí torí ó dàbíi pé àáfẹ́ tọwọ́ bọra wa lójú, àáfẹ́ tọwọ́ bọ àwọn ìyá yàwú lójú, àáfẹ́ tọwọ́ bọ àwọn bàbá yàwú lójú, àáfẹ́ tọwọ́ bọ àwọn baranda, àwọn alọ́kó ló ń kígbe láwọn ọ̀nà kan kẹ́ni tó bá ra nǹkan kó sì tún máa jẹ kó máa dára ẹ̀ lẹ́bi wípé kí ló ń rà fún. Àdìgún ìbẹ̀rù abí gbogbo ara kìkì ìjà, àwọn èèyàn míì ti sọlé ayé tá a wà yìí pàápàá jùlọ nílùú Ìbàdàn, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá, pàtàkì jùlọ láàrin àwa tá a jẹ́ adúláwọ̀, àwọn ọmọ káàárọ̀ òjì bí káàárọ̀ òjì, ó tiẹ̀ wọ́pọ̀ dáadáa. Ó sọ pé òun lè kó wọn á mú orí ọkọ̀ wọgbó, orí ọkọ̀ tán mú wọgbó kìí ṣe pé kọ́kọ́ ò lásìdẹ̀ǹtì o, àjálẹ̀ ni wọ́n ń lọ straight. Àdìgún ìbẹ̀rù ó dàbí wípé bá a bá sọ gbọmọgbọmọ, àwọn èèyàn míì wọ́n kúkú ń gbọ́, wọ́n ń gbọ́ ṣùgbọ́n àti lè wáre ó dàbí pé ni wọ́n ti dí wọn létí sí. Bọ́n bá wá di yín létí, ó yẹ kẹ́ ẹ ronú jinlẹ̀ dáadáa wípé ìwà tá à ń wù yìí ọjọ́ kan ń bọ̀ tó jẹ́ pé a ní lè gbápá yẹn mọ́, a ní lè gbẹ́sẹ̀ mọ́, ẹ wá sọ̀rọ̀ ayín di gidi gan kú, ẹ sọ̀rọ̀ ayín di ìdàkudà. Àdìgún ìbẹ̀rù agbogbo ara kìkì ìjà, ẹ dákun ẹ bá ń sọ fún wọn wípé ẹ̀yin òbí bó ṣe jẹ́ pé gbogbo ẹ̀ ń di kátakóyè rí lásìkò yìí tí gbogbo ẹ̀ ń di bálabàla bálabùlù bálabùlù gẹ́gẹ́ bí ààrẹ, ẹ dákun ṣé ń rò sá, ṣé ń fi èrò sí, ṣé rìn tẹ́ ń rìn ẹ̀ ń rìn pẹ̀lú àwọn ọmọ, ẹ rìn rìn wípé bó bá bàjẹ́ kò kàn mí, kí ló kàn mí ńbẹ̀, tẹni bàjẹ́ ò kàn mí. Bẹ́ẹ̀ bá wù wá tẹni bàjẹ́ ò kàn mí, ọjọ́ ń bọ̀ tó jẹ́ wípé yóò padà kàn yín, torí wípé bá a bá ní òkàn wá a lè sọ ó lè padà wá kẹni tí ó kàn tí ó kàn wá. Ẹni tí ń jẹ mọdùnmọ́dùn lásìkò yìí ó ti kọ́kọ́ jìyà rí o, ṣùgbọ́n ìgbàgbé òsì ẹni tó ti jìyà rí tó ń jẹ̀gbádùn lásìkò yìí kò ní rántí ìgbà tó ti jìyà. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wá kọ̀ tẹ́ ẹ rántí, àwọn tó wà lákàtà yín tẹ́ ń fìyà jẹ yìí, tẹ́ ẹ so mọ́lẹ̀ kìí sokùn lẹ fi so wọ́n, ṣùgbọ́n ẹ dè wọ́n mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹran ẹ wá ń wò wípé kẹ́ ẹ máa sojú ayé, ojú ayé tẹ̀ ń ṣe, ẹ̀ ń ṣe lọ́tún ẹ̀ ń ṣe lọ́sì, ayé ń rí pẹ̀ ń sojú ayé, ṣùgbọ́n ẹ̀yìn mọ̀ wípé tẹ̀ ń ṣe ẹ fi ń pa wọ́n lára ni. Àdìgún bẹ̀rù abí gbogbo ara kìkì ìjà, jákèso kan pàkárí ka dire ètò bí ẹni dirogo. Ọ̀jọ̀gbọ́n kan pè mí, bàbá yìí pè mí, wọ́n ní security làwọn ń ṣe. Àdìgún, mo wá ní bàbá, ṣé báwo ni ń bolẹ̀ wà, kíní bàbá yìí ní security táwọn ń ṣe, àwọn máa ń rí mẹ́tàlá pé lóru, ilé ìwé kan wà tó jẹ́ pé ilé ìwé yẹn lóru lóru ilé ìwé ìjọba ni, ilé ìwé ìjọba ni, ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó lọ ilé ìwé yẹn ẹ rò pé wọn ní àsìkí gidi wọn lálùbáríkà lára ni, ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá ti lọ ilé ìwé tá à ń sọ. Àdìgún ìbẹ̀rù ẹ kàn rí wípé wọ́n jáde ni a institution mi secondary school public school ni bi ta nso adigun beru agbogbo ara kikeja leyin ti won ba ti jade ti won ti ku nbe o wa di kata koyere bo gbon bo ti bo wa bo ri bo ba ri tan won ni jori lo tori wi pe ogo yen won ti gba le nbe olofin mandun mi lopolopo gba pelu awon omo lewe ti won ma nso wi pe epe imomo lewe epe imomo lewe aimo yo omo lewe to je pe certificate to mu lowo won ti gba lowo e
1: once here awon bi era lo school we go lo kan ogin admission 100 level tin sari wa everybody kiri egbon ah abeg na won do kaniana egbon abeg na won do eye na egbon abeg na won do aye o mo kan to ma gbeyin e because ninu school to wa yen o si ma lo 3 years leyin first year to lo yen to ba se 100 level o mo be a 400 level lo ma bere si lo ma enter e jo nto yo long bi yu aye bi yu eye bi yu alora bi yu alobaga to ba ti segbe ni 2026 jo ma segbe na mi tell you o fowo so ya fun e ma segbe ko siri nu kokun segbe ko to wo yi ko siri nbe o ma segbe ma segbe sinu to courtesy je ko ma pe e ni ju o da be ju to le lo bi tohun ju to le tele jade le anytime tohun ju to le jeun nigba tohun ju ti o ma wo window ko koto bota ju ti o ma kolekun le me o mo o free gan ojo ti ya ba ti ni I will make for you yes me back by akara airport join la year ti we sin count gbo yi to kunu life we o wa lowo lo so join to your loan to buy ti segbe ma segbe say no to cut it.

Adigun bẹ̀rù agbègbè gbogbo ara kìkì ìjàjà kan sòkè pa kan rí kádìrè ètò bí ẹni dìrò ogun Mr. Sanitizer aṣàlàyé fún kò fẹ́ gbọ́ kí kò fẹ́ gbó lè bá gbọ́ aṣọ fún kò fẹ́ gbà kí kò fẹ́ gbó lè bá gbà nínú gbígbọ́ gbígbà ni ó padà sẹ́yìn láǹfààní. Adigun ẹni a bá wí fún ọba jẹ́ ó gbọ́ bó bá sì kọ́ tí ó gbọ́ yóò bára rẹ̀ ń gẹ́rẹ́ mọ́ ń jẹ́. Adigun bẹ̀rù ẹ dákun ẹ dákun ṣe a ti bá débi kí ilé ìjọsìn ó lọ mọ́ ṣe ìkọlù sílé ìjọsìn ni báyìí ẹ gbọ́ mi o ṣáà ti bá débi kílé ìjọsìn kó lọ mọ́ ṣe ìkọlù sílé ìjọsìn a ti ń kọlù ra wa fúnra lára wa àwọn tó wá látòkè ọyá wọn padà kọlù wa máa fúnra lára wa náà la ń kọlù ra wa a dẹ̀ ń fira wa ṣẹ̀sìn à ń ṣẹ̀sìn láàrin ara wa a rí gẹ́gẹ́ bí ẹ̀sìn. Se kìí ṣe pa ti gba ṣetani láàyè nínú òjọ àbí béèyàn bá bó bá bìlífù nínú ti social media yọ̀nyọ̀ ò ní fúnra lára ẹni torí social media AI á dà gẹ́gẹ́ bí ríwọ̀ ni ó ń lọ̀rọ̀ pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run kan àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtẹlẹ́sìn àbáláyé aláwo kò sí yàtọ̀ nù wọn ọlọ́run kan yìí náà là ń sìn pẹ̀lú pé à ń sin ọlọ́run kan yìí so wá ní ká máa ba ká máa bojú ara wa jẹ́ ká máa ṣèkọlù nítorí ẹ̀sìn kí ló dé

ẹ̀sìn tán mú wá wọ́n mẹ́sìn wá ni ṣé ń gbà tẹ́ ń bọ̀ láyé ibi tó ti yẹ kẹ́ ẹ ronú rèé o ẹ̀yin òpònú ayé dáadáa ọlọ́pọlọ kúkú tí ò ronú ẹ̀ lárojinlẹ̀ ọlọ́run dá yín ẹ jáde nù ìyá yín jíjáde tẹ́ ẹ jáde kò ń ṣe pé wọ́n gbé bíbélì léyìn lọ́wọ́ kò ń ṣe pé wọ́n gbé kùránì léyìn lọ́wọ́ kì í ṣe pé wọ́n gbé ọ̀pẹ̀lẹ̀ léyìn lọ́wọ́ ẹ dáyé lẹ chúùsì ń tẹ́ ẹ fẹ́ láti máa ṣe bẹ́ẹ̀ ṣe wá chúùsì ń tẹ́ ẹ fẹ́ yẹn só wá yẹ ká máa tún padà lòyìn ègèsì láàrin ara yín ẹ gbọ́ mi o àwọn mùsùlùmí wọ́n á sọ pé aláwa kíbárú àwọn kìrìsìtẹ́nì wọ́n á sọ pé hallelujah àwọn ẹlẹ́sìn àbáláyé wọ́n á sọ pé kinní kan yà eriwo yà wọ́n á sọ bẹ́ẹ̀ àdìgún bẹ̀rù agbogbo ara kìkì ìjà gbogbo ń tà ń sọ ó yẹ kẹ́ ẹ jẹ́ kájòkó ká ronú láàrin ara wa àdẹ̀tí a ti ń mú ọ̀tá láàrin ara wa fúnra lára wa a ti ń gba ọ̀tá adéwálé adékànbí adéwọ̀yìn àti bẹ́ẹ̀ mo kàn lo àwọn orúkọ yẹn gẹ́gẹ́ bí àpèjúwe ni a ti wá ń lo ọ̀tá láàrin ara wa ṣebí béèyàn bá jẹ́ yorùbá adé ó wà nú orúkọ ẹ̀ tó bá wù ú tó bá jẹ́ ọkùnrin tó bá jóbìnrin wọ́n lè lo adé náà sórúkọ ẹ̀ bó jẹ́ kíní wọ́n lè ẹ dákun àdìgún bẹ̀rù wa gbogbo ara kìkì ìjà ẹ dákun ẹ wora yín dáadáa kẹ́nìkó tó mọ̀ tọwọ́ yín bọ sọ̀lọ̀ sọ̀lọ̀ tí wọ́n ń tọwọ́ yín bọ̀ tó bá dágbá wọn ní pè yín ká wọn ní yẹ̀ yín wò mọ́ o ẹ gbọ́ kíní kan àsìkò yìí lọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọmọ jábọ́ náà mọ̀ tú àwọn ọmọ kan lẹ̀ láti sẹ́ẹ̀lì láti prison láti gérémọ́njé wọ́n á wá wò wípé wọ́n á wúlò fún wa ó yẹ kó o mọ̀ wípé ìgbà tán bá ti ń torí òṣèlú àbí wọ́n ń torí nǹkan kan wọ́n ń jà fún ọ ó yẹ kó o rò èrò gidi ló yẹ kó o rò wípé àwọn tán ń jà fún ẹ̀yìn náà ná máa padà mú ẹ ó ti wọ́pọ̀ àtìpínlẹ̀ èkó àtìpínlẹ̀ ọ̀yọ́ àtìpínlẹ̀ ogun àtìpínlẹ̀ ọ̀sun àti èkìtì àtòǹdó àti kwara kogi bẹ́ẹ̀ lọ àdìgún bẹ̀rù agbogbo ara kìkì ìjà tó wá jẹ́ pé àwọn kan wọ́n ń fi ọwọ́ bo àwọn tí wọ́n ń tẹ egbògi olóró wọ́n ń fọwọ́ bò wọ́n mọ́lẹ̀ egbògi olóró wa ti di tọrọ fọ́nkálé bẹ́ẹ̀ làwọn ọmọ yìí sì ń ya alágànnà náà ń ya wèrè lọ káàkiri wọ́n ń ya wèrè káàkiri ẹ̀yin náà wọ agbègbè ẹ bá ń wọ abẹ́kúta ẹ kúrò ńbẹ ẹ lọ fọ ẹ kúrò ńbẹ ẹ dé ìpínlẹ̀ èkó ẹ wọnú ìpínlẹ̀ èkó ẹ wá padà sórí long bridge ní kára níbi tí ó dọ̀pù ti ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bó tiẹ̀ jẹ́ pé ó ti clear báyìí ẹ dákun ó dọ̀pù tó ń ṣẹlẹ̀ yẹn ẹ mọ̀ wípé kò fún àwọn ọmọ ẹlẹ́gírí láàyè mo tún ti bọ́ọ̀bù mi mo ti kúrò lórí àwọn ọmọ tó jẹ́ wípé egbògi olóró ló padà yá wọn ní wèrè o ó dọ̀pù tó ṣẹlẹ̀ yẹn kò fún àwọn ọmọ alọkólóhunkígbe jàgùdà páálí apanilẹ́kúnjayé tí wọ́n ń tú solar light tó wà lórí long bridge ìyẹn nípínlẹ̀ èkó wọ́n ń tú bọ́ bá ti tú wọ́n á gérin ṣùgbọ́n kinní kan mo wá wò irin tíjọba ṣe ìjọba ló ṣe rin o ṣé kò sí security ń bẹ̀ ni àbáwọn náà ní kan máa wá ká sáwọn ni wọ́n ní kan wá máa ká ìgbà tán bá ti fi campaign tán wọ́n wá ní ọ̀yá ẹ lọ́ọ́ máa páàkì sólà yẹn torí tí ò bá lọ́wọ́ nú bó làwọn ọmọ bólábólà wọ́n á ṣe máa yọ sólà lẹ́yìn pé wọ́n yọ sólà wọ́n tún yọrin wọ́n á wá lọ gé irin yẹn ta àdìgún bẹ̀rù agbogbo ara kìkì ìjà àwọn bólábólà tó wà lẹ́gbẹ̀ẹ́ títì ẹ wò wọ́n dáadáa ọ̀pọ̀lọpọ̀ jẹnẹrétò ní jẹnẹrétò lẹ́ẹ̀bà ńbẹ̀ ẹ já wò láti tó géètì ẹ mọ̀ wọ ẹgbẹ́ títì lọ ẹ mọ̀ wò bọ̀ ẹ wò wá sọ́nà challenge kẹ́ ẹ wò lọ sọ́nà wòròdù
awon bula bula to wa nbe be ba ni ba agolo generator elomi nbe so se se ke mo ba e ba tori opolopo won won ni nkan meji ju wi pe ninu nkan to ba ji yen ni won ati rowo goboy eti eti riri omo to ja wi pe won gbe 100 naira le lowo ti won si fe gba fan odidi standing fan lowo e awon omo bi odun meji omo odun meta omo odun merin kan awon omo kekeke bi omo odun marun kan bayi lori social media edakun ikan niyan e wa ja pada sodo eyin te ngbe mi lejoba ah ijo le to gbon idire o ijo le to gbon en to fi ya je wa bayi lowo lowo bayi ko si nkan meji to ju eyin ijoba yi lo eyin ni eyin ijoba ile n fi ya je wa idire a janfani kankan ju anfani meta lo lara yin igba mi a mo pe merin sugbon merin yen o fe wopo mo akoko ina lorilede Nigeria fa o elekeji anfani oju ona awon bo mi won ti di ko to gbemi gbemi bi won ti eri ona kan re lona abekuta odrodu ona kan niyan debi pe emi awon eyan ti ngba adigun beru ka to di omi omi omi adio ewo ba awon eyan se man to be aki eyin te ti e ko okuta be die aki yin sugbon ki lo de ti won le se kilode ka so pe federal lo de be eh federal lo loju ona yi sugbon federal ti won loju ona yi gangan se ko si enikan ni senate lagbegbe be to le jajadun oju ona yen ni bi won ti eri mori gbi kan ni pinle osun okunrin kan wa ti won pe to je pe o wa ni senate papa julo ni kire omo kire ni omo kire ni o man o wa wo wi pe gbugbo awon ona awon oda won wa bere odan won tin si oju ona yen federal road na ni gbugbo ona fe ti won kankere e kankere nan se eyin na ro o ko se lo mi to fe ro ti o ni so wipe gomina to wa lori alefa lo ye ko se sugbon be eyan ba wo eyan o ri pe federal ni se ko wa si asoju to le soju to le gbenu so soro nita wipe ejo ejarin bayi tori awon eyan opolopo street nibe lo ti lukudeti tori pe ko sona lati wo be mo wa nbere wipe ta lalaga ajoba abile agbegbe ibe talalaga ajoba abile be be ba mo opolopo eyan ni o malaga ajoba abile debi wipe en to je olori ibe lo le won lori won da mo kakakan da mo aso na nko kiri aso ni won kwaso won ti gbagbe pe ba won ba se oju ona la won eyan o fi mo sadua fun won adigo beru agbogbo ara kiki ja edakun oro egbogi oloro o ti mu mi lomi ara o idire o ni nkan bi odun melo seyin lori eto kan ti mo nse ni ipinle Eko ti mo pe njawo nbe adigun beru agbogbo ara kiki ja eto yen mo soro kan lori e wi pe were o po nilu idire o awon were ti o po nlu ni wipe egbe mi nse emi na fe se awon to nlo egbe mi nse emi na fe se yen awon ni were to ma wa ngboro idi ni wipe opolopo won won se mo fe se copy ni won ba kiri
itori egba tele de egba o mo wa fun elegbogi oloro mu gege bi apere nigba ti mo wa nilu oke ilu oke na ni bada ba wa wa wa ilu oke mbada igba ti mo wa nile enikan fun mi ni nkankan wipe leyin ta ba gbadura tan o won a fi ewe tomato ta man je yen won a fi si efo fun mi won a lopo pelu tomato won a lo gbogbo epo se mo wipe tori pe mi o ki je mi o mo bi system yen se ri o pada fa nkan mi ka to wa buro awon to je pe laaro ewe losan ewe lale ewe ni oru ewe mo wa nda soro mo nda soro da soro da soro debi pe ibe na ni mo tin pada ranti pe ah opolopo awon omo sadugbo larun sadugbo lo foyi opolopo won eyin te npe won o fe gba pe won o fe gba pe opolopo won awon obi ni won so won didakuda tori pe bi obi mi ba wa ti o ba le bo me ewi be ba fe pe mi te fe ba mi soro leyin eto e le ba mi soro eyin ti won ba fe je maye to je pe won fi eto yin dun yin an ti e ti gba le elomi an ti so sikolobo won ti so elomi sikolobo tori pe won ti gba le re won je korogun kankan fi ile fo me kaka korogun fi ile o wa die ni to je pe o ngan wa wo pe ah ona wo lo nle gbigba be awon ti won si gba ile lowo e awon ti won gba le lowo e won wo pe to ba ya awon ta le yen fun awon estate e ti mo pe awon agbegbe orisirisi la awon estate nwo bayi adigun be ru agbogbo ara kikija awon bi te estate nwo yen ni won ti gba mo wo lowo o wa nfowo rara o fe soro o fe se tori wipe bo ba lo station tori awon yen le lowo ju o lo abi iru eniyan aba won kan so ra won di cooperative apapandodo won so won kan gbowo lowo e o wa di ko gbowo e pada o wa nje jurako rako adigun beru agbogbo ara kikija papa julo lori eto ta pe ni tete jawo yi a ba ogba teniyan o ba ti ku o teniyan o ku o loke pe a ba ogba teniyan o ba ti ku gbo mi dada elo ni iwo o ni letter to ko o doju letter ko eto yi pe eyin eto tete jawo e sanu mi eni bayi o n gbe ni bi bayi phone number bayi ni phone number o je mi lowo ba se se eto owo yen re ba se te se eto ero bo se lo re e te atejise iyen ni WhatsApp tabi ke te letter ke mu wale se wa ke wa so bi ti e be adigun beru agbogbo ara kikija a pada ri sugba be ba fe bere won ba nje yin maye lowo teyin ro wi pe won e lenikan en ti o lenikan ni opolopo awon eyan ma nje maye ju iru wa ta ni ga ta ni goyi ni won fe je maye ni won fe so di bamu muye emi o mo pe bi npo me elomi 080 86 19 74 36 080 86 19 74 36 080 86 19 74 36 Number di go beru agbogbo ara kikija nu eyin te npe si number le ise bayi won o fe gbe ipe eyin ta si ti jo soro tele epe eje ajo soro be se ri mi ba se jo soro adigun beru agbogbo ara kikija ba se jo soro be se ri mi a so a fenuko lori e opolopo eyan
mi ni won ti so di edun arin le leri wi pe won ti gba awon kan ni re lowo e baba ti e o fi property ile fo ebi yin na lo gbese le abi ba le ni nje lo adi go veru agbogbo ara kiki ija ja kan so kan pa kan ri ka dire eto bi eni dirogun mo nbo